bákún nígbà tí ló ń sọ èmi lọ sọ èmi lè ń sọ ọlọ́ṣẹ tẹ̀tí ọ̀rẹ́ wà dáadáa mọ̀ ń sọ gbádé sórí sun sí ọ̀gọ́ mi ò mọ́ bọ́ sórí mi ò ṣe é gbọ́ ọmọ mọ́ mi gan mo ti jáp.